mi ò ní gbàgbé o, mo mọ ibi tí ẹ ti mú mi bọ̀, mi ò jẹ́ gbàgbé. Kí ni màá jẹ yóò tí màá fi gbàgbé? Mi ò jẹ́ gbàgbé ẹni tó fún mi lórúkọ, mi ò jẹ́ gbàgbé ẹni tó fi mí ọ̀ra mi, èmi ò jẹ́ gbàgbé ẹni tó fàdédé mi lórí. Èmi ò ní gbàgbé o, láyé mi ò ní gbàgbé. Kò tọ́ sí mi láti gbàgbé, mi ò tó bẹ́ẹ̀ láti gbàgbé. Mi ò ní gbàgbé o. Ọba tó ń ṣerú jọba, ọba tó ń ṣerú jọba, ọba tó ń ṣerú jọba, ọba tó ń ṣerú jọba, ọba tó ń gbógo fọ́lẹ̀, ọba tó ń gbógo fọ́lẹ̀, ọba tó ń fòpè dàmú ọlọ́gbọ́n. Ọba tó ń fòpè dàmú ọlọ́gbọ́n.

yóò gbé ojú mi sí orí òkè wọn ni. Níbo ni ìrànlọ́wọ́ mi yóò há ti wá? Ìrànlọ́wọ́ mi ti ọwọ́ Olúwa wá, tí ó dá ọ̀run ọ̀run ayé. Òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ mi kí ó yẹ̀. Ẹni tí pa mí mọ́ kì yóò tò gbé. Kíyèsí, ẹni tí pa Ísírẹ́lì mọ́ kì í tò gbé. Bẹ́ẹ̀ ni kì í sùn. Olúwa ni olùpamọ́ mi. Olúwa ni òjìjí mi. Ní ọwọ́ ọ̀tún mi. Òrùn kì yóò pa mí ní ìgbà ọ̀sán, tàbí òṣùpá ní ìgbà ooru. Olúwa yóò pa mí mọ́ kúrò nínú ibi gbogbo. Yóò pa ọkàn mi mọ́. Olúwa yóò pa àlọ àti ààbọ̀ mi mọ́.

onífà kò lójú mọdẹlẹ oníṣègùn òfo ni mo ti lóríta mẹta ìhòòhò mo sì bá àwọn ìyá gbogbo àìmọye wo ní ìlú tó ti bẹrẹ àwọn aṣọ mo fòkun wẹrí mo wà nínú omi ọ̀sà mo padà mo dùn wẹ gbogbo ara àsán lórí àsán ni gbogbo rẹ o ìmúwọdẹlẹ.

0: ẹbí fún mi burúkú kó fi èmi lẹ̀ ẹbí mo ṣe wà lọ́mọbìnrin kó lọ máa bá àwọn ọmọbìnrin kan
1: ṣe kí ẹ.
2: Jàkó sáré jàkó ìwọ náà ṣòdì ń fún o ló ṣe kí ẹ̀yẹ tó fẹ́ ṣe ẹlẹ́sẹ̀.
0: Èmi ò ní pé kó má jẹ̀gbádùn àmọ́ díẹ̀díẹ̀ ni.
3: Iṣẹ́ mi láàárọ̀ lọ sọ lálẹ́. Mo lè rí pé ayé yìí ti jẹ mí ju ṣé bí kèmi fúnra mi náà dẹ̀ jẹ́ ayé.
2: Ẹ̀ o náà ni.
0: Ṣé kí ẹ.

onífà kò lójú mọdẹlẹ oníṣègùn òfo ni mo ti lóríta mẹta ìhòhò mo sì bá àwọn ìyá gbogbo àìmọye wo ní ìlú tó ti bẹrẹ àwọn aṣọ mo fòkun wẹrí mo wẹ nínú omi ọ̀sà mo padà mo dùn wẹ gbogbo ara àsán lórí àsán ni gbogbo rẹ o ìmúwọdẹlẹ.